0: PMN Samoa.
1: Olea ua tue sifuru wha minute o na tāre roi tu lai sifu mre lua, roi tu maufo i o na wha ma vai atu le i le asu sā, tātou wha whiro i atu tai au le asu mfua, le asu lua sifu mre lua, o iuni lua whi lua sifu mre ono, ea. E wha maru goru tātou tunu, o na ua wha mai atu tātou po klamil fono talo po lai na tāritanga, pei o na sā saunua ina e whaltua ia eti fui mwamu kathi, ia uifu ina le i atu otoa, ia e wha maru goru tuai, ia te tonu o le atu fa pia i ngaro mri e pia pa i o tatu o tru ai sa ni mai na le tonu ma fo ina o le tatu programa o sidi mtali i ma lu tanga ftala i tatu te ma fu tai fo i ni e fia fi se i pa i fu i stai bi o tai au